Ẹjẹ ka yin orúkọ rẹ. Bẹ́ẹ̀ni ẹjẹ ka yin Olúwa, ẹjẹ ka yin orúkọ ẹ fún àánú ìfẹ́ ìkẹ́ àti ìgẹ́ lórí ayé wa. Ẹjẹ ka yin Olúwa fún dídá tó dá wa tí ẹjẹ ka yin Olúwa fún gbogbo ìkẹ́ èyí tí ó fi sínú ayé wa. Torí pé àánú ẹ pọ̀ jọjọ tó bẹ́ẹ̀ gẹ́ la ṣe wà láyé tá a ṣe wà láàyè ní ọjọ́ òní tó jẹ́ ọjọ́ 26 nínú oṣù keje ọdún 2026. Òní ọjọ́ Sunday, ọjọ́ ọ̀sẹ̀ èyí tó kẹ́yìn nínú oṣù keje. Nínú ọlá, nínú ìfẹ́, nínú ìyìn ẹ̀ òun náà ni. Nínú orí ọ̀fẹ́ èyí tó fi fún àwọn ló jẹ́ ká wà láyé ká wà láàyè, kò ń ṣe pé ẹ̀yin àti èmi a mọ̀ ń ṣe rárá. A kàn ń gbìyànjú ni, ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ sílẹ̀ fún wa pé ó yẹ ẹ̀tẹ̀ síwájú. Àdúpẹ́ aláyọ̀ àyìnlógo fún àánú ẹ̀ lórí ayé wa ní gbogbo ìgbà lóòrèkóòrè. Ọba tí ò fi wá sílẹ̀ ní ìgbà kankan, ọba tó ń jẹ́ ká máa tẹ̀ síwájú, ọba tí ò jẹ́ ká sọnù, ọba tí ò jẹ́ ká yọ dànù láàrin àwọn ẹgbẹ́ wa, ọba tí ò jẹ́ ká yọ dànù láàrin ibi tó yẹ ká ti máa tó ti níyì gangan, ọba tí ò wá jẹ́ ká wẹ́yì ní ìgbà tí ó yẹ ká máa ná owó, ọba tí ò jẹ́ ká dẹni òṣè àbẹ́ni àrípẹ́ ibi tí wọ́n rí tọ́rẹ̀ kúrò mẹ́yìn má sùn sẹ́gbẹ́, ọba tí ò jẹ́ ká dẹni àpatì. Ó dà ẹni tí wọ́n ti pa tìwó ni pé ẹni tí wọn ti ẹ̀ ní nǹkan kan bá ṣe tí ò ti ẹ̀ lè sọ̀rọ̀ láwùjọ, ẹni tí ó ti lọ nìyẹn pátápátá tó yẹ pé kò sí nǹkan kan míì tẹ́ lè béèrè pé lágbájá kí ló dènà ó ṣe ń béèrè lágbájá lọ́wọ́ mi. Wọ́n ní kò tí ẹ̀ sẹ́ni tó fẹ́ béèrè ẹ̀ rárá. Ọba tó ń jẹ́ ká sì máa wà ká wà láyé ká wà láàyè, ọba tó mú wa tẹ̀ síwájú torí pé ó níbi tó mú wa lọ. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká yìn fún àánú ìfẹ́ àti ìkẹ́ lórí ayé wa. Gbogbo àpátápátá fún àwọn kan tó ń lọ sílé ìjọsìn àtàwọn tí kò tí ò lọ. Ìwọ gbogbo ibi tá a bá wà náà láti ń dúpẹ́ láti yìn pé ó máa ṣe èyí tó tún jẹ́ ká rílé yìí. Àwa tá a bẹ̀rẹ̀ láti ìkíní títí tó fi dé kejì, kẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, a máa tún ti ṣe bẹ́ẹ̀ àti gùn kedere rèé, a tún ti ń bọ́lẹ̀ ń bẹ̀. Nínú ọlá, nínú ìfẹ́, nínú ọpẹ́, òun náà ló fi ààyè sílẹ̀ fún àpò ìbúdà. Ẹ máa tẹ̀síwájú, ọ̀pọ̀ èèyàn ló fẹ́ di wákàtí àti àsìkò yìí. Fún ìdí kan tàbí ìkejì, wọn ò síbẹ̀, a fi yọ̀ wọ́n, ṣùgbọ́n a fi ń gbórúkọ ẹ ga ni pé Olúwa òun ló mọ tó ń ṣe. Olómọ ìdí tó fi wá síbẹ̀ torí pé ó ní nǹkan kan pàtó tó fẹ́ ká ṣe nígbà tá a bá tó ṣe tán. Ìgbà tó bá yá gbogbo oníkálukú ló máa dé ibùdókọ̀ tí wọ́n máa bọ́lẹ̀, ṣùgbọ́n àsìkò tó bá máa yá báyìí kó jẹ́ ká ti ṣe gbogbo nǹkan tó ní ká wá ṣe, kó máa má di ìgbà tó bá dọjọ́ ìkẹyìn kó wá bèrè pé báwo ni Lọlá ṣe ó ṣe nǹkan ìbáyìí. Ẹ má bínú, ayé mi ò gbà mí. Ayé kí ni? Ó fi àyè sílẹ̀ fún wa báyìí. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká lò ó bẹ́ẹ̀, ẹ jẹ́ ká máa dúpẹ́, ká máa yìn, ká máa ṣe bẹ́ẹ̀, ká máa tẹ̀ síwájú. Ẹ jẹ́ ká yín Olúwa lè tọ́ni ṣe wá lórí rédíò 103.5 FM. Ibẹ̀ láti ń fi ọ̀kan ọ̀jọ̀kan rí ẹ̀mí. La fi dúpẹ́ lọ́wọ́ náà bá fún oore, ìfẹ́, ìkẹ́ àti ìgẹ́ lórí ayé wa fún dídá tó dá wa sí. Ọ̀dà náà mú ní mìíràn sanwó ẹ̀yìn, ṣùgbọ́n òun la fi ń tẹ̀ ẹ́ síwájú fún ọ̀sẹ̀ tuntun. Pé tó nínú ọ̀sẹ̀ tuntun tí mo tún lọ yìí, Olúwa ṣọ́ mi, kẹ́ mi, gẹ̀ mí, ràn mí lọ́wọ́, má jẹ́ ń ṣiṣẹ́, má jẹ́ ń ṣilẹ̀tẹ̀, má jẹ́ ń ṣe koríko jáde bí ẹranko. Ọ̀dà má jẹ́ ń ṣìsọ, má jẹ́ ń pàdé ẹni bí bẹ́ẹ̀, má jẹ́ ń ṣe ọkọ̀ wọ̀. Àánú oore ọ̀fẹ́ àti ìbùkún òun ló fi ń dá wa sí, òun la fi ń tẹ̀ ẹ́ síwájú. Èyí náà ni mo fi ń kí gbogbo pátápátá ní àṣálẹ̀ pé ẹ ká àṣálẹ̀ mà, ẹ kó àṣálẹ̀ sà, ẹ kó àṣálẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ kún ní gbogbo ọmọléèwé pátápátá. Ẹ mà kú títí họlidé èyí tẹ́ ẹ wà náà, họlidé tẹ́ ẹ gbà yìí, ẹ wà nígbàlé kú lọ́wọ́ bẹ́ẹ̀ náà nígbàlé àìsàn lọ́wọ́. Wíwọlé yín náà nínú ayọ̀ nínú ìbùkún náà ni ó máa jẹ́. Gbogbo àwọn tó lọ kí àwọn èèyàn pátápátá ni mo kí. Pé tó lílọ tẹ́ ẹ lọ, ẹ padà bọ̀ rí, ẹ̀yìn rí ìbànújẹ́ bẹ́ẹ̀ náà rẹ̀ ní rí. Ǹbámọ̀ kì í má ṣe bẹ́ẹ̀, kì í má rìnrìn yẹn. 103.5 FM lẹwà, ẹ má yìí kúrò, ẹ jẹ́ ká yín Olúwa. Òun náà ni ètò tẹ̀ ń gbọ́ pẹ̀lú èmi ti yín tòótọ́. Ọmọlọ́lá ọ̀hún lánàá jùlọ.

It's one of my own. Ben on Mopada, I call the alarm 103.5 FM. You know, Lafi Key. Hi, Reverend Samson Olani Pepon from Ayeye or Joy B. Maria èyí tó jẹ́ general manager ìyẹn GM metro fm ní ìlú Èkó ní ibi tí a wà yìí metro fm ara wa náà ni wọ́n bẹ́ẹ̀ kí n tún máa padà kí èyàn wọn pàtàkì pàtàkì ìyẹn janet caleb ẹni tí ó ṣe ọjọ́ bí ẹ̀ ní òní ìtùnú fred carilla àná náà ni àwọn náà ṣe bẹ́ẹ̀ ṣe ọjọ́ bí àwọn òtí ẹ̀ lè ṣe kán má pè lórí ètò ó dáa jẹ́ padà tó wá máa kí ẹni yìí kí n tún máa fi ṣe lọ́nà abubakar onímísí suleiman èyàn ti wa náà ni láti ilé iṣẹ́ wọn bí radio 103.5 fm láti ń kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan léjèèjì pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí orin lárin tẹríba náà la máa lò tá máa fi ká kúrò ńlẹ̀ torí a ti ń fi bẹ́ẹ̀ àti fi ń kí bàbá samson ọlánìpẹ̀kun bẹ́ẹ̀ náà ni mo tún padà kí èèyàn wa pàtàkì adéọlá bọ́sẹ̀dé adékunlé ẹni tó yẹ pé òun ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba àmì ayẹyẹ títí fẹ́lò tó fún un ní ìjẹta yìí náà tó ní àtò ẹ̀yẹn fún odidi ńlá ni o corporate affairs ni corporate administration ti nàìjíríà òun wọn gbélé wọn lọwọ tó congratulations sí gbogbo yín pátápátá ẹ kú ọdún ẹ kú ìyẹdùn àti àwọn tó gbà mí ẹyẹ gbogbo yín pátápátá mo kí lẹyọ kọọkan léjèèjì ẹ ti ṣe ẹ tún ṣe àmọdún ẹni tó gbà mí ẹyẹ ní ọdún yìí á tún padà gba èmi ìkọdún nǹkan tó parí gbogbo àpátápátá náà la máa gbà mí lọkọọkan léjèèjì ní àmì ẹyẹ àmì ìdásí àmì ìdánimọ fún eré àfufún ìtẹsíwájú gbogbo àpátápátá la padà ṣe oríire tó ibi ni mo ti máa yẹ bá gbogbo ẹyin tẹ wà nílé fún àwọn tí mo rí títí wọn àbí tí mi ò rí tí wọn àti ẹyin tó ṣe pé ẹ ń ṣọjọ́ òbí ní òní tí ẹ̀ tí ẹ̀ jẹ́ kí n gbọ́ ọ̀dà náà happy birthday to you igba ọdún kan ẹyin tẹ ṣe yìí lẹ́tù padà ṣe èmi tó bá dìwò yìí ọdún tó bọ̀ nínú ìbùkún lọ́pọ̀lọpọ̀ nínú ọpẹ́ nínú ìyìn òun náà lẹ́ẹ̀ ti máa ṣe ẹ máa dúpẹ́ nínú ọpẹ́ ni ẹ máa yí lò pẹ́ lágbára ọlọ́run ọba àwa nírí wàhálà àìrí ìdààmú tó títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí kristi bá fà bíbọ̀ ẹ̀sẹ̀yìn táyé bá padà gbà wá àti ẹ̀yin àti èmi á tún máa padà pàdé ẹ má gbàgbé láti kópa lórí ètò yìí ẹ̀yin ẹ ṣáà ti tẹ orúkọ títí àtẹ̀jíṣẹ́ orin onígbàgbọ́ tẹ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ sí nọ́mbà yìí pẹ̀lú orúkọ yín àti àkọlé orin onígbàgbọ́ tẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ sí 0907 648 6198 0907 648 6198 ó dàbọ̀ náà.

0: gbọ́ ṣe kíni ó ó ó pọ̀ pọ̀ pọ̀.
1: Jesus is the middle of the body. He's the brightest morning star.
0: Monday tó kẹ́yìn nínú oṣù kejì ọdún náà lè ní ó ṣe kíni ó ó ó pọ̀ pọ̀ pọ̀.

0: Yes, sir.
1: Ọmọ yà ń parọ́ pé padà ó náà kú bẹ̀ẹ́ ti jọ ni.
0: Ok, à ń gbọ́ yín báyìí.
1: So, nígbà ẹ̀ tó wà láyé, tí bá fẹ́ ṣe ọkọ fọ́ọ̀mù, bí wọ́n mú fẹ́ ṣe ọkọ fọ́ọ̀mù, màá lẹ́yìn náà lè máa jẹ, mo pọ̀ bí a ní ìwọ náà ló máa jẹ òkú ẹ̀. Láì mọ̀ pé ọlọ́jọ́ máa ti ti gbé.
0: Ìyẹn ìyàwó yín.
1: Bẹ́ẹ̀ni, ó ti lé 12 years báyìí.
0: Kọ́lọ́n kò forí jù wọ́n.
1: So, àwọn ọkùnrin ẹ̀jẹ̀ ká máa ṣe dáadáa ẹ̀jẹ̀ torí tọ̀lọ̀ lóòótọ́. Àwọn ìyá àwọn obìnrin náà gbìyànjú ká yọ ìyá ẹ náà gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ àti mo tọ rédíò ìyá náà la máa bẹ̀.
0: La máa bẹ̀.
1: A máa bẹ̀ wọ́n náà ni pé kán fọwọ́ wọ́nú àgbájú òbínú náà
0: lọ. Lọmọ ẹ pọ̀.
1: Ọlọ́wọ́ pa dẹ̀jẹ̀ kán jèrè àwọn ọmọ
0: yẹn.
1: Wọ́n jọ torí ọlọ ẹ pa
0: wọn.
1: Mo mọ̀ báwọn náà gbọ́ rédíò bá yọ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ẹ̀jẹ̀ kán máa bì inú kó hàn kúkú. Ọkùnkùn lè sọ pé ọ̀dẹ tí wọ́n lọ bàbá àti bàbá wọn náà ni bàbá wọn máa jẹ́.
0: Bẹ́ẹ̀ni orúkọ bàbá náà ni wọ́n ti ẹ̀ ń jẹ́.
1: Ó bá tẹ̀lé kọ́ bá débi àwọn ọmọ sí àárín ìlú kẹ́kọ̀ọ́ bàbá ìyá ẹ̀ máa sọ̀rọ̀ tí ó máa sọ̀rọ̀ fún pé bàbá ẹ̀ ti bá tó bàbá níbẹ̀ bàbá àkókò níbẹ̀ bàbá.
0: Màmá kan gan ti sọ bẹ́ẹ̀ lálẹ́ yìí pé àwọn ọmọ kan wà bàbá tọ́jú wọn o bàbá ò tọ́jú wọn ọmọ pàpà ni wọn.
1: A nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́.
0: Bẹ́ẹ̀ni torí pé ẹ̀jẹ̀ ẹ̀ ni.
1: Ẹ̀jẹ̀
0: kí n gbìyànjú láti bá yín wá àyìnlẹ̀ ọmọ wúrà kan ọlọ́run ọba ló ń bá wa tó ẹ ṣe.

0: ètò alẹ́ àríyáléṣẹ́ rédíò one àtàwọn ètò wa gbogbo tó kù níléeṣẹ́ 103.5 FM rédíò one 103.5 FM gbogbo ẹ̀yin olólùfẹ́ hello.
1: Hello.
0: Hello, sir.
1: Hello, Ekale.
0: Ọlọ́run ló ń bá wa tó Ekale, sir.
1: Gbẹ̀ngà láti oṣù tí ó báyìí tó ẹ̀.
0: Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà láti oṣù di gbogbo lé ń kọ́.
1: Sẹ́rí kò sí ẹkùnrin tó bá fẹ́ wò ó kó fi ọmọ sílẹ̀.
0: Agbọ́yé.
1: Tó bá ti wá wá, àtúnṣe wà lọ́wọ́ òun kì í.
0: Ok.
1: Obìnrin tó bá lè fẹ́ ọkọ ẹ̀ tó lè ní ìfẹ́ ọmọ.
0: Ìjọ
1: àbá ṣẹlẹ̀ ó yẹ kó wà ní ìfúra pẹ̀lú pẹ̀lú ẹ̀.
0: Ok.
1: Kò sí bí ọkọ̀ ṣe máa fi ọmọ sílẹ̀ kò jẹ́ láti gbé láti kò sí ara ọmọ ṣe máa padà wà wọ́n bàbá ẹ̀ àwọn ọmọ
0: Ami, ẹ ṣe gan ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo fẹ́ gbàgbọ́ pé pẹ̀lú ẹgbẹlẹmùkú àwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú ẹgbẹlẹmùkú àwọn oṣemírí pẹ̀lú ẹgbẹlẹmùkú àwọn idea and advices tó ti wá lálẹ́ tòní lórí ètò yìí. Mo nígbàgbọ́ pé ó yẹ kí ìdílé yìí kọ̀rọ̀ náà ò yanjú amicably. Àwọn cogent words kan wà táwọn èèyàn gbà wá lámọ̀ràn. Wọ́n ní ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ọmọdé nìkan. Ibẹ̀ láti mú òwe àgbà ló tó rò ó lọ ọba ló tó rí erin fún. Ó lè wo ọmọdé kó ṣe bí àgbà. Ọjọ́ orí ò ní àlá o. Àǹtí àti àbúrò mi ọkùnrin tí wọ́n jọ pè mí. Àgbékalẹ̀ ọ̀rọ̀ látẹnu àgbàlagbà a máa ní strength ju kọmọdé owi lọ ìkànnì yẹn. Ẹlẹ́ẹ̀kejì lọ̀rọ̀ ẹ̀gbọ́n mi lásìkò òdú wọ́n ní ní ìṣòfò alẹ́ wa ò ní ìṣòfò o. Màmá ẹ fọwọ́ wọ́nú mọ́mì ẹ fọwọ́ wọ́nú kẹ lè jèrè iṣẹ́ tí ẹ ṣe a ò ní ìṣòfò alẹ́ o ìkànnì yẹn. Pé kí mọ́mì má bínú jù sáwọn ọmọdé wọ̀nyí ihun tí wọ́n ti gbìyànjú ṣe ẹni fẹ́ gbin kòkó á gbin gẹ̀dẹ̀ ẹni tó fẹ́ gbin kòkó á kọ́kọ́ gbin ọ̀gẹ̀dẹ̀. Wọ́n náà ẹ ti gbin ọ̀gẹ̀dẹ̀ ẹ ti wá kòkó kiri ẹ ti rí iní tó ló ń tóló ẹ ti lẹ́ ẹ sábẹ́ ẹ̀ ń jí láàárọ̀ kí kòkòrò ó má kàn án. Ó ti wá ń ṣe bẹ́ẹ̀ ó ti wá ń yè ó ti wá gara ó ti lè dá fara gba omi ó ti kúrò lọ́wọ́ kó máa gbomi ara ọ̀gẹ̀dẹ̀ òòrùn ti lè pa á láì kú tó jẹ́ wípé ọ̀gẹ̀dẹ̀ lè máa bá tiẹ̀ lọ. Kódà ẹ lè yọ̀gẹ̀dẹ̀ pọ́n ní gbogbo nǹkan yìí lẹ ti gbìyànjú ẹ má jẹ́ kí bínú kó sọ àwọn ọmọ yín dọ̀tà yín. You chose that man fún àwọn ọmọdé wọ̀nyẹn. Wọn ò ní ẹ̀bi kankan lábẹ́ ẹ̀bọ tí wù kò mọ̀. Ìgbìyànjú ni pé mọ́mì dádì ẹ settle griefs yín. We need our parents. Ìyí tí gbogbo ọmọ sì entitled fún. Mọ́mì ẹ jọ̀ọ́ wa bẹ̀ yín ni o. Ẹ ní ṣòwò àṣedànù. Dádì tó bá jẹ́ pé kìí ṣe pé bóyá mọ́mì burú bóyá ẹ̀yin lẹ́kàn decide láti wò wípé akọ ajá a máa jẹ lọ bó bá sì wàá pẹ́ títí a padà wálé olówó ẹ̀ ẹ̀yìn ẹ mọ ẹ̀bi yín lẹ́bi kò náà yín ní nǹkan kan láti sọ wípé I accept my wrong. Kókó ṣe pé wọ́n fẹ́ bèrè owó tí wọ́n fi tọ́mọ lọ́wọ́ yín bí ìgbà tẹ́ ẹ dé tẹ́ ẹ wá jẹ sàárà ni. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ fi ẹ̀bẹ̀ bẹ ni tẹ́ ẹ ṣe ẹ fi ẹ̀bẹ̀ bẹ ni tẹ́ ẹ da bùkátà sí láyà. Ẹbẹ̀ torí wípé trauma gan le pa ọlọ́mọ tẹ́ ẹ kọ́ ọmọ mẹ́rin sí láyà. Obìnrin tẹ́ ẹ dọmọ mẹ́rin ilẹ̀ fún. No, kò sí ohun tẹ́ ẹ lè sọ fún mi wípé kódà iye tó wù kó ní lọ́wọ́ psychologically. Lọlá lọmọ lọlá ọlá mi jù lọ psychologically ẹ lè damage ìròrí ẹ̀. ele damage you be on for me nito na she wa ifun bi thank you ele damage you be ah no e try ke be dada amo koko to wa nbe ni wipe auntie ati aburo mi e o jebi e o no ka so ni san yi lo je ki ma dupe lowo gbogbo eyin te pe patapata o pele eyin o ni daru o dede eyin o ni tuka gbogbo eyin tolohun o ba ti gbe koja aye isoro yi e je won mo pepepe o eyin te o je wipe ah ibe le wa bayi e wo awon to sele be si lana won bori isoro a bori isoro kajo ko papo ka lo adjective ti o ko gbogbo wa papo awa obirin a o bori isoro dodo bo ti wu kogun ko le to o somo loku be ni a o ni sin pelu oku re omo lola alamiju lo lo tu mi o eje ma lo ikoni 103.5 fm to ba tu di ale ojo aiku ose to nbo ti o je ojo aiku a koko ninu osu kejo lase oba mi oke e ni wa mi ti mi o ni wa yin ti ile eyin o ni tuka ko ni daru dadi o ni salo mo mi o ni salo eni kokan ninu wa o wa ni yanku lase oba mi oke gbogbo ise ta ba se ere lolo janje a majere o daruro ade to won atoke oluwole luruko mi fun ipolowo oja abi awon ikede kokan 070 8023 7054 790 8023 7054 790 ohun loju opo tele fi pe mi fun ipolowo tabi ti atejise kan ba nbe to je wipe o nkan yin lominu bi pe so le yanju so nsa awon eyan be ni o pe eyan ba dojude baba enikan ni o ma pitodo baba o lupoju o daro.